0: tẹ̀ ní jọlẹ́.
1: Rọ̀jọ́ ń tún kánwé, àfọ́tọ́nu kúnlò pó, táwọn pè àtọ́gọ́jí.
2: 96.5 MHz.
1: Rọ̀kọ́dọ́nu wẹ̀kẹ́tẹ̀ fraternité tán. Mina dọ̀gbà bí bọ́ńbọ́n mi tán lẹ dápá. Bọ̀ nú wà mẹ́wẹ́.